0: Wazobia FM.
1: Ìjọba ìpínlẹ̀ Kánò lábẹ́ ìdarí àti ìṣàkóso gómìnà Ọlálájùlọ Alhaji Engineer Abba Kabir Yusuf pẹ̀lú ilé-iṣẹ́ ètò ìlera lábẹ́ ìṣàkóso Commissioner fún ètò ìlera ní ìpínlẹ̀ yìí Dókítà Abubakar Labari Yusuf pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti fún àwọn ìwé wa ní Ogun Astromacin Samatu Project láti ṣe ìdáàbòbò fún ayé àwọn ìwé wa.
2: Bẹ́ẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kejì ọdún tán wáyé ìpolongo ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta nípa ogun Astromycin oral suspension èyí tí ìgbìmọ̀ elétò ìlera lágbàáyé WHO fọwọ́ sí láti dènà àwọn àrùn lóríṣiríṣi fún àwọn ọmọdé láti ọmọ ọjọ́ kan sí oṣù mọ́kàndínlọ́gọ́ta lórí àwọn àrùn tí ó lè ṣàkóbá fún ìgbé ayé wọn bíi diarrhea, pneumonia, skin infection àtàwọn àrùn mìíràn fún àwọn ọmọdé.
1: Oògùn fún ìdáàbòbò ẹ̀mí yìí yóò máa wáyé láti ojúlé dé ojúlé láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ní àwùjọ wa ní ìjọba ìbílẹ̀ 36 ní ìpínlẹ̀ Kánò èyí tí gbogbo ìjọba ìbílẹ̀ 34 yóò máa jẹ àǹfààní rẹ̀ láìpẹ́ jọjọ.
2: Àwọn ìjọba ìbílẹ̀ bíi Anjigi, Albasu, Bebeji, Bichi, Bunkore, Daala, Dambata, Gabasawa, Garumala, Gariko, Gaya, Gwale, Kabo, Kano Municipal, Kalaye, Kiru, Kumboso, Kunchi, Kura, Madobi, Minjibri, Nasarawa, Rano, Rimingado, Rogo, Shanunu, Takai, Taraoni, Tofa, Tosanyawa, Tudunwada, Ngogo, Walawa, àti Wudi.
1: Oògùn Astromacin ṣe ìdáàbòbò tó péye tó sì dájú bí ó tilẹ̀ jẹ́ wípé a kò lè ṣàìdí àwọn àléébù àti kùdìẹ̀kudiẹ díẹ̀ bíi ìgbẹ́ rúru, èébì, ara súsú. Ó lè máa jẹyọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n fún ìgbà àti àkókò díẹ̀ ni.
2: Kí a jọ dábòbò ìlera àwọn ìwé wa kí a sì jọ kọ́ ìpínlẹ̀ Kánò tí ó ní àlàáfíà tó péye.
1: Ẹ rántí wípé ọ̀fẹ́ ni oògùn yìí bá dé láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ ètò ìlera ti ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Kánò Sáìsẹ́và Hans Solima àti àwọn onígbọ̀wọ́ mìíràn láti kún ètò Samatu Project tó ń lọ lọ́wọ́lọ́wọ́.
3: Àgbẹ̀sàkókò eré òṣùpá kó má bàa lápàá ṣùgbọ́n ẹ̀yìn náà lẹni kájà wálẹ̀ kó lè bàa nípa o. Ìdí abẹ́jọ rèé tàbí dá ètò olólùfẹ́ yín obìnrin ìdùnnú padà sáago 12 sí aago kan ọjọ́ Sátidé. Sóbìnrin ni yín ṣe lóbìnrin lọ́ọ̀dẹ̀ bí aya ọ̀rẹ́bìnrin ìyá ẹ̀gbọ́n tàbí àbúrò. Nítorí yín gan la sì dá ètò yìí sílẹ̀ o. Kì í ṣe fóbìnrin nìkan kẹ́ ẹ wá momi ọgbọ́n àti ìmọ̀ bí ilé yín ṣe lè tòrò mínímíní bí omi àjípọn. Abdulgafar Akànni ọmọ Adébáyọ̀ Dr. AAAD role model. Ogan la tọkun eto lori ikanni 95.1 to le lokan dondo 95.1 wa Zobia FM. Eto obirin idunnu tose yin lago 12 si ago kan osan ojo Saturday. Aka mama, a peleke, eni so nibe.

0: wọn ní gbogbo agbójúlógún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó fira rẹ̀ fó ṣìta gbogbo àríṣẹ́mọ̀ṣe àgbà ọ̀lẹ́nirú ẹni bẹ́ẹ̀ ìdílé tí àwọn àgbàlagbà fi ní ẹja tẹpá mọ́ṣẹ́ ọwọ́ wa
1: ẹni tí ó bá ti pọ̀ lọ́gbọ́n
0: torí pé àtẹ́lẹwọ́ la bálà àmẹ́ni tó kọ́
1: òun tọ́gbọ́n ń lè àwọn sọ fún ní ẹ̀ ò lè bọ́ láéláé ẹni
0: mọ́gbòjú àtọkànlẹ́nìkankan àfọlọ́wọ́n ba.

0: wípé olólùfẹ́ yín baálé yín tàbí ìyàwó yín òun ló ṣe kókó nínú ìrìnàjò yín. Torí tí béèrè yẹn sọ ni wípé who is the most important? The most important ẹni tó ṣe kókó àti pàtàkì jùlọ. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Balikisi Rewamiri bó ti wulẹ̀ jẹ́ pé ọyàn nana díẹ̀ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n yóò tún mẹ́nuba lábala àbí tó dé dúró. Rewamiri gbọ́n sókè.
1: Ṣé rí nínú ọ̀rọ̀ ìgbéyàwó nǹkan àkọ́kọ́ tẹ̀mí kọ́kọ́ rí pé ó ṣe pàtàkì ni intention.
0: Jẹ́ ń dọ́rọ̀ mọ́ lẹ́nu. Hello, Bikola.
2: Èmi ni Fela Engineer Fela.
0: Ọyẹ ẹgbọ́n sókè.
2: Ẹni tó ṣe pàtàkì jù ó ní àwọn ọmọ o. Nítorí pé kìnìún tí wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ kú ó pọ̀ mọ́ rẹ̀ rọ́pò. Tí mi bàbá àti ìyá tán bá kú, àwọn ọmọ tán bí kalẹ̀, àwọn náà máa ibù kan tẹ̀ wọ́n ti máa tẹ̀ sí ìtúre fún àwọn bàbá àti ìyá wa nínú sáré. Ọmọ ló ṣe pàtàkì o.
0: Ok, thank you.
2: Ọmọ ni sí forever. Ọmọ.
0: Ok, thank you.
2: Ọmọ ló ṣe pàtàkì ẹ jọ̀wọ́.
0: Ẹ ṣeun gan.
3: For better for worse.
0: Ẹjìnà Fẹlá fẹ́ jà.
4: Ṣé ìgò máa rí ọmọ?
0: Ìgbà tí Rewamiri bá gbé yín débẹ̀ ní ìsìn ara yín ọ̀balẹ̀. Hello, Bikola.
5: Hello.
0: Orúkọ yín àti ibi tí ń pè.
5: Hello, bàdá kan ni ẹ̀ka sọ̀tà.
0: Ẹ̀ka sọ́mọ́ orúkọ yín àti ibi tí ń pè.
5: Ìyá Títí ló ń sọ̀rọ̀ láti Òtòrò.
0: Ok, talẹ̀ yín yàn láàyò.
5: Ọmọ ni o.
0: Oyè ẹ fún mi nídìí.
5: Nítorí tí ọkọ̀ bá fi ọmọ tó bá fi èèyàn lẹ̀, ọmọ ni ó dúró téèyàn.
0: Dododo ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ a sì máa fi ìyàwó lẹ̀. Kọ́lọ́n ṣàánú ẹ ṣe gan. Hello, Bikola.
6: Hello, Mr. Tribune.
0: Yes, sir.
6: Ẹ káàkùn
0: sá. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè sá.
6: Bashiru ló ń pè láti Tokara wa.
0: Ọ̀ya Mr. Bashir.
6: Nínú làlàkòkò láàrin ọkọ àti ìyàwó, nǹkan àkọ́kọ́ tèmi mọ̀ pé ó dà láàrin ọkọ àti ìfẹ́ bá wà, ìfẹ́ lẹ́yìn ìfẹ́ tọmọ náà bá dẹ̀ ti wà torí gbogbo ẹ̀ ọmọ orí ọmọ náà la máa fi gbogbo ẹ̀ ta máa fi gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ta máa dábàá lọ náà ọmọ ṣe kókó nínú ìgbéyàwó.
0: Mi ò sọ pé ṣọmọ ṣe kókó nù gbéyàwó. Ohun tí mò ń bèèrè ni wípé láàrin ìyàwó yín àtọmọ yín ta ni most important nínú ìgbésí ayé yín?
6: Ọmọ ni o.
0: Ọmọ ni, ok, thank you very much. Rewamiri, ọya ìsọ̀lẹ̀.
1: Ṣé rí àníyàn oníkálukú lọ́lọ́run máa fi ń dá lẹ́jọ́? Ṣé rí àníyàn ti tèmi ní ìwọ̀nba ẹ̀kọ́ tí mo ti kọ́ lérò ètò yìí ni wípé tí n bá máa ní ọkọ mi gbọdọ̀ jẹ́ alámọ̀ràn mi. Mo nífẹ̀ẹ́ ni mo ṣe fẹ́. Ìfẹ́ dẹ̀ gbọdọ̀ borí gbogbo nǹkan. Kódà kọ́lọ́run fi ọmọ ẹni èmi rí ìgbéyàwó gẹ́gẹ́ bíi pé ẹni ni ọlọ́run fi ọmọ ṣe nínú ìgbéyàwó.
0: Èrè ìgbéyàwó
1: nìyẹn. Àmọ́ tó bá wà náà àkọsílẹ̀ pé kò tún wá sí ọmọ nínú ìrìn àjò ọ̀hún, ṣó wá yẹ kí ìfẹ́ kú ni? Tó bá ti di pé a ti ń gbàgbé ìpìlẹ̀, ta ni ìpìlẹ̀ òun ni ẹnì kejì wa, ẹni tá a gbà fún, ta nífẹ̀ẹ́ ara wa, ta jọ ń gbé papọ̀. A máa rí àwọn ìgbéyàwó mi tó jẹ́ pé tí ọmọ bá ti wọ̀ báyìí, ìpìlẹ̀ yẹn ó ti wọ́, a di pé ìyàwó máa gbé àgbé ìfẹ́ tó ní fún ọkọ, àgbé sọ́dọ̀ ọmọ. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, ọmọ tá dẹ̀ ń sọ ní tá à ń sọ yìí náà, kò ń ṣe gbogbo ọmọ náà ló máa ń padà ń sanjọ́ fún ni. Kọ́lọ́run jẹ́ káwọn ọmọ wa sanjọ́ fún wa. Àmọ́ tó bá ti ní àdìsọ́kàn pé ọkọ mi lọ́kọ mi, òun ni mo fẹ́, ìfẹ́ tí wà tọkọ ẹ bá jọ ń lò, lẹ́jọ́ máa fi tó àwọn ọmọ yẹn, táwọn ọmọ yẹn máa fi sanjọ́ fún ìwọ gangan fún rẹ̀ lọ́jọ́ iwájú. Kò yẹ ká máa gbàgbé ìpìlẹ̀.
0: Ọni ọlọ́ni ẹnìyàn ọlọ́ni yan ìyá ọ̀ni ìyá Mr. Saheed àjẹpẹ́ ayé ẹ lọ́mọ ni ẹ fún wa nídìí ẹ̀yìn náà rẹ̀ àmọ́kẹ́ tó sọ ẹ̀yẹ ń dọ̀rọ̀ mọ́yìn lẹ́nu. Ẹ lọ́wọ́. Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè.
7: Abubakar Olúgbọ́n ni orúkọ.
0: Mr. Olúgbọ́n talẹ́mú nínú méjèèjì.
7: Ìyàwó mi ni.
0: Ẹ fún mi nídìí pàtàkì sá.
7: Òun ni mo kọ́kọ́ rí.
0: Mashallah. Mashallah.
7: Ìgbà tí èmi tiẹ̀ fi wá fi mọ̀ yí pé ní ìyàwó ní ìyàwó kọ́ tiẹ̀ tó di pé ẹgbẹ́ tòyí kalẹ̀. Ó nígbà kan tí mo ní accident. Parí biribi tí ìyàwó mi kó ní lọ lọ́hùn yẹn. Àwọn ọmọ ò sì tí tó nǹkan kan gbà dépò pé wọ́n tọ́jú mi.
0: Kábíyèsí Olódùmarè.
7: Òun ló ń wẹ̀ mí. Ló bá mi gbé ìgbẹ́. Ló bá mi ṣe gbogbo ẹ̀. Ló bá mi bó aṣọ. Ló bá mi ṣe everything. Níbo làwọn ọmọ wà nígbà ni? Ó ṣe wá ní pé nígbà tí àwọn ọmọ wa dàgbà tán ní wàá sọ yí pé ní ìmọ̀ ìyàwó mi mọ́ ọmọ ni mo mọ̀. Wàláyé.

0: lórí ọ̀rọ̀ tí mo ti lọ lẹ́ẹ̀kan. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá mú pátnà rẹ̀ dáadáa, bọ́kọ rẹ̀ bá fi lè ṣaláìsí, tán bá ní orí márì á ní láéláé, òun ò tún lẹ́ni tó lè jọ àdìsá mọ́ lókè pẹ̀. Á lóun ò rẹ́ni tó lè jọ àdìsá mọ́ lókè pẹ̀, kí lóde tó ṣe rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tẹ bá rọkùnrin mi náà, ẹ fẹ́ ìyàwó mi, á ní hàn.
1: Gbogbo obìnrin tó wà,
0: kò sẹ́ni tó lè dàbí ìyá Gàfárí, gbogbo obìnrin tó wà ń ta nísìnyí, ẹ̀gbá ń tú ẹ̀yọ̀ ni wọ́n. Kí lóde tó ṣe rí bẹ́ẹ̀. Tá a bá sọ pé pátnà ò ṣe kókó, tá a bá ní rárá ọmọ làmú. Ẹ wo ibi ìdílé tọkàn àti ìyàwó bá ti pawọ́pọ̀, àyà ò ní jẹ àwọn ọmọ gan. Inú ayọ̀ àti ìdùnnú làwọn ọmọ wà. Irú foundation yìí náà sì làwọn ọmọ náà ó tún fi build ìdílé tiwọn náà. Irẹ́ wa mìíràn sọ̀rọ̀.
1: Nǹkan tẹ́ ẹ sọ tọ́ ẹ sọ tán sí pé inú ilé tí ìfẹ́ bá wà, bọ́ bá ṣe tọ́ ọmọ. Mo rántí pé ẹ ti sọ ọ̀tàn ìdílé kan rí lórí prógrámù yìí. Tẹ́ sọ pé ìyàwó yẹn ó mú ọkọ ní ọ̀kúnkúndùn, ó gbà fún ọkọ pátápátá. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, inú gbádùn àtayọ̀ ni ìdílé àti bàbá àti
0: ìyá
1: lọ wà báyìí.
0: Ni màmá wà. Inú ayọ̀ àti ìdùnnú ni màmá wà. Hello, salaam aleikum, Malam Bashir.
2: Wa aleikum salaam wa rahmatullah.
0: Ẹ káàsán wa lórí ètò obìnrin ìdùnnú.
2: Èmi náà ń gbọ́ prógrámù yìí.
0: Tó
2: ẹ ṣeun wa, Ọlọ́run dá sọ́rọ̀ wa.
0: Àmì bò ni màmá.
2: Tó màmá alhamdulilayi àwa lórí ẹ̀.
0: Lẹ́nu ìgbà tẹ kúrò ní ọ̀dọ̀ wa, ṣọ́lọ́ ti tún ní kẹ rí tọ́rọ̀ àti kọ́bọ̀ sí tó wà lọ́wọ́ yín.
2: Tó aṣáàrí 100,000 fún ìtawà tó wà lọ́wọ́ wa.
0: Mí ni pé ẹ ti ní almost 400,000 lọ́wọ́ ń bẹ̀ yẹn.
2: Bẹ́ẹ̀ni.
0: A sì ń lọ sí 900.
2: A lè lọ ní 900.
3: Want instant MVP status? Join the new Dick Scorecard Plus program. For $99, Scorecard Plus members enjoy 1 year packed with perks, like $80 in annual bonus rewards, free shipping with no minimum purchase, triple points on 2 purchases, and more. That's over $160 in benefits. Join Dick Scorecard Plus today and score more than ever. Tap the banner to learn more. Exclusions and terms apply. Visit dicks.com/scorecardplus for details.
4: All across America, Spectrum Business is helping small businesses do more within their budget. Like in Rochester, we're at this computer coding class where fiber-powered internet keeps ideas flowing free forever. And in Austin, our fast, reliable internet lets this gym stream classes all day.
5: One more, let's go.
4: Free forever. Get business internet advantage free forever when you get 4 mobile lines. Visit spectrum.com/freeforlife to find out how. Spectrum Business. Spectrum internet is powered by fiber and connected to the premises by coaxial lines. Restrictions apply. Services not available in all areas.
0: Tó, ẹ̀yà ohun tó lọ́wọ́ ṣe ń gbà wá náà ó bá fi kúrò lórí ètò. Gbogbo ń tá a bá rí ẹ̀ ní bínú sí wa, a ṣe ń di ẹ̀ sí ká lè bá a kúrò lórí ọ̀rọ̀ ti mọ̀mọ́.
2: Mo dúpẹ́ fún gbogbo àwọn tó ń ṣe tọrẹ àánú Ọlọ́run àdá sọ̀rọ̀ àwọn náà.
0: Àmì.
2: Ẹ ṣe mo dúpẹ́.
0: Thank you, sir. Ọ̀rọ̀ ní gbogbo ẹ̀yin ará ilé gbọ́ yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ran mọ̀mọ́ wa lọ́wọ́. Wọ́n wà ní Aminu Kano Teaching Hospital bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ dákun, ẹ̀yà oní 1,000, oní 2,000, oní 500 bá a ṣe máa ń ṣe OPAY account number tá a fi ràn wọ́n lọ́wọ́. Òun náà ni 8069825174. 8069825174. Ẹ jẹ́ kí n fìkan kún fún yín. Kí ni máa mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin dúró de ọkùnrin lọ́jọ́ alẹ́? Tó jẹ́ pé bọ́jọ́ alẹ́ yẹn bá ti wá dé tán tó dọjọ́ ògbó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin yọkọ ẹ̀yìn gbogbo ọmọ pátápátá sí ọkùnrin torí kíni. Bírú obìnrin bẹ́ẹ̀ tó bá rí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí most important person nínú ìgbésí ayé ẹ̀ kò ní wúrú wà bẹ́ẹ̀. Wọ́n ní egbò òṣèré a máa tọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ìyá tọmọ mí ń jẹ lásìkò tá a wà yìí. Ọ̀ràn tí ìyá àti bàbá rẹ̀ dá sí lọ́rùn ni ti ń tán. Ọ̀ràn tí ìyá àti bàbá tí wọ́n dá sí lọ́rùn òun ni ti ń tán. Wọ́n fi tiwọn, wọ́n fi kó bá ọmọ ọlọ́mọ, wọ́n fi kó bá ìgbésí ayé ọmọ ọlọ́mọ. Eré wa mi rí Balkis bá mi fi owó tó owó 1,000 naira kún. Gbogbo ẹyin tẹ bá fẹ́ ran màmá wa lọ́wọ́ 8069825174. Ẹ ṣe lè pè wá lójú òpó lọ́sàn-án ti tòní tẹ bá fẹ́ pẹ̀ kẹ́lu ètò 02064460951. Ẹ tún jẹ́ kí n bá yín fìkan kun níbi tó le dé. Ọ̀pọ̀ obìnrin ò lè rí nǹkan kórí lọ́ọ̀nláìn kí wọ́n á ní nǹkan yìí 20 or 15,000 naira. Kọ́ wá súnmọ́ pátnà rẹ̀ pé díẹ̀ ó rí kíní ní 20,000 kókó ń gò tí ẹ̀ ní tó bẹ̀ débi pé yóò súnmọ́. Ń gò tí mọ̀ pọ́kọ̀ prioritize òun, ọkọ̀ òré òun gẹ́gẹ́ bí ẹni tó ṣe kókó àti pàtàkì. Obìnrin tó bá mọ̀ pọ́kùnrin rí òun gẹ́gẹ́ bí gbogbo òun ṣe kókó òun ṣe pàtàkì ní ọ̀lànà sọ̀rọ̀ bẹ́ẹ̀ fọkọ rẹ̀ tọkọ náà sì sọ pé tó ọlọ́run ó pèsè máa ṣàdúrà o àwa ti sọ bẹ́ẹ̀ darí lónìí a ní máa ṣàdúrà o ọlọ́run ó pèsè látòrí WhatsApp good afternoon ọ̀gá àkànní Abubakar Sadiq ọmọ Jako brother mi wọ́n ní Kanglish okay ẹ ṣeun gan ojú òní tìyín Eba ki baba wa jako da da. Ara nkan ta so lele e je nfi dile baba wa jako e kin fi sapere. Moran ti pe ngba ti brother wa yi o da bi pa won na bi mo nigba na lohun. Baba wa jako bi won se dagba to awon ati mama wa won se pawopo won se befitting naming ceremony for mo. Inu idile mi won mo se wedding lasan e si mo wi pe ayo ati dunu o sinu idile yi. Bi baba se ranju bi san go be ni yo mo tu bi oya. Lori pe momo ye file ma fe danu nje momo ye file momo ye se kini kan imagine what a life all right brother mi ma share opi account number yen pelu yin god bless you e ba ki baba ajako dada e je kin gba ipolowo oja yi mu nbo lori eto obirin dunu losan toni
5: Ipinle Kano tun ma mi jigijigi. Nigba ta ba n kora wajo lati yan laru. The God of Wonders todun yi season 12. Pelu akori ni waju re in his presence. Ajo sun ni 16th August todun 2026 yi gangan ni o. Agbe ti osun le tun gbogbo ma bere. Ni Ladies of Fatima Hall. Tu wa ni Igbo Road. Sabungiri ni Ipinle Kano. Opo awon lori emi irinse Olorun alaye. Ati awon comedians lado ma wa nibe. Lawon bi Agbeke Ola. Dot Focus. Pastor Sam Olowere. Pastor Kuli Ariyo. Evangelist to mini nukele Pastor Modupe Bibi Minister Paula Grace Asiwaju Samson Ambassador Koseli Folake Jesu Emi San Apostle King ni MC to ma dari eto Lady Evangelist Omolade Ayombo ni convener to ma gba gbogbo eyan lalejo

0: Ori 95.1 Wazobi FM. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ti sí ojú òpó sílẹ̀ fún gbogbo ẹ̀yin ara létẹ́ iná bá fẹ́ pẹ̀kẹ́lu ọ̀rọ̀ lọ́sàn títò ní. Èyí ni ìkéde fún gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ondo. Ondo Town Indigenous Association nípínlẹ̀ Kano. Wọ́n ní ká mọ fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ bíbí ìpínlẹ̀ Ondo wípé. Ìpàdé fún ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ondo máa ń wáyé ní ọ̀sẹ̀ méjì. Eléyìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ ìpàdé gbogbogbò wa. Yóò wáyé ní ọjọ́ 5 oṣù keje ọdún tá a wà yìí tí ṣe ọ̀la òde yìí. Ilé ìpàdé wa ni number 14 Odutola Street, Sabongere. Wíwà níkàlẹ̀ yín nínú ìpàdé yìí ó ṣe kókó àti pàtàkì. Ondo Ege One Love. Ìkéde yìí ń wáyé láti ọwọ́ Comrade Akinsete Wale tí wọ́n jẹ́ president fún gbogbo ọmọ Ondo ní ìpínlẹ̀ Kano. Èyí lẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ lè pèsè. Tẹ́ ẹ bá mojú ọ̀nà tàbí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìpínlẹ̀ Ondo nípínlẹ̀ Kano. Ẹ lo 08032200578. Ìpínlẹ̀ Ondo ò ní dàrú. Balikí ìṣeré wa mi rí bá mi fi 1,000 naira kun, bá mi fi 2,000 naira kun. Tìbọ̀ wá ó láyé dúró níbo ní bí. Ìṣeré wa mi rí látọ̀dọ̀ bàbá mi. Bá mi fi owó 200,000 naira kun.
1: Ẹ̀kọ́ ní tó ṣùgbọ́n tẹ́yọ̀ bí yàtọ̀.
0: Èló ni mo ní ọba mi fi kún?
2: 200,000.
0: Bá ń gbóhùn sókè.
2: 200,000.
0: Bàbá wa ojú ò ní tì yín o. Adániwáyé tó ti dá yín dáa tó ní kẹ́ ẹ mọ́ ṣàánú ọmọ nìyàn. Ẹ rí pé gbogbo ìgbà bá a bá jọ sàdúrà, àdúrà ẹ̀yọ̀kan tí mo máa ń ṣe fún yín náà ni wípé gbogbo wàhálà yìí, gbogbo kòókò àti jàǹjà yìí, Ọlọ́run ọba mi òkè kó bá mi fi ṣe ní àlìjánná Firdaus fún yín, kó má mi fi ṣe ní àlìjánná Nahim fún yín, kó wá jẹ́ káwọn ọmọ là kí wọ́n lówó lọ́wọ́ kí wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ. Èló ni àpapọ̀ owó tá a ti rí jẹ́ báyìí?
2: 357,000
0: naira. A sì ń tẹ̀síwájú, ẹ ṣeun bàbá, ojú ò ní tì yín. Mo ti ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́yìn náà bá fẹ́ pẹ̀kẹ́lu ọ̀rọ̀ lọ́sàn títò ní lórí ètò. Eléyìí tá ń bára wa sọ ìtorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìdínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé. Bẹ́yìn ìyá wa àti bàbá wa tẹ́ ẹ bá kúrọ́ fún wa lókù ẹ̀kan jọ ń gbé ní ìgbé ẹ̀rẹ̀ ẹni ẹlóòdì kanlá. Ẹ pẹ̀kẹ́ lọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mò ń gbọ́ yín sá.
3: Èmi náà fẹ́ ṣàdúrà fún wọn pé wọ́n á máa rí ṣe o.
0: Àmì àmì àmì
3: àpò wọn ò ní gbẹ o.
0: Àmì
3: inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí àwa táwọn à ń sọ̀rọ̀ yìí àwọn ní àdáfíà kò àìsàgbára wa. Èmi náà mo bó sílẹ̀ ní ìjẹjọ.
0: Bẹ́ẹ̀ni
3: so èmi náà nǹkan tá mi pé ibi tí onígbàkálukú bá lágbára sí ìyẹn ń ṣe mo ṣàdúrà fún bàbá yẹn.
0: Ẹ ṣeun. God bless you, sir. Thank you very much. Ẹ ṣeun.

gbogbo ọmọ káàrọ̀ òjìrẹ̀ ní ìpínlẹ̀ Kánò. Ọ̀rọ̀ nípa anniversary 15 years fún Ọlátúnjì, eléyìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Inú oṣù tá a wà yìí, ó ní gbogbo pinpin títa aṣọ yóò parí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá Ọlátúnjì ra aṣọ fún 15 years anniversary on air àti ṣíṣe àfilọ́lẹ̀ podcast studio eléyìí tó ń bọ̀ lọ́nà. Iṣẹ́ ìgbàgbé pé ayẹyẹ yóò wáyé ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 tá a wà yìí. Láti ra Kampala, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08108139391. Lẹ́ẹ̀kan sí 08108139391. Ọjọ́ Àkọláyọ̀. Ìṣeré ọjọ́ bí eré ni ọ̀rẹ́ wa. Irewamiri bá mi fi 1000 naira kún owó náà.

0: ṣe rí àwọn àdí ọkàn tó le jáì tó burú jáì nínú ìgbéyàwó téèyàn bá lọ ìrèzí ẹ èèyàn ẹnjọ ìgbéyàwó gbogbo ẹni bá ti ládì ọkàn pé obìnrin ó lè ṣe nísìnyí kó fi ìyànlẹ̀ kọ́ mo bá ti ẹ̀ lọ obìnrin ó lè ṣe gbá ó lè ṣe wá obìnrin irú ẹni bẹ́ẹ̀ ò lè ẹnjọ ìgbéyàwó láéláé gbọ́ gbogbo ohun tí ó bá ṣe yóò mọ fọ ọkàn méjì ní ọmọ fi ṣe kò ní fi ọkàn kan ṣe ọkàn méjì ni ọmọ ìmọ̀
1: pé
0: ṣé tí ń bá ṣe kiní gan ṣọmọbìnrin yóò ní dà mí ṣá ṣé tí ń bá ṣe báyìí gan tó bá di lọ́la ṣọmọbìnrin yóò ní kẹrù ẹ̀ kó lòun lọ ṣá especially látọ̀dọ̀ àwọn ọkùnrin ẹ wo àwọn ọkùnrin àwa la ní láti yí ìwà padà dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wù wọ́n kí wọ́n bá wa dọjú ogbó dáadáa dalẹ́ àmọ́ torí àwọn ọ̀wà tí ń bẹ lọ́wọ́ àwọn ọkùnrin náà torí ẹ̀ ni mo ṣe sọ fún obìnrin wípé tọ́ ọ bá rí ọkùnrin tó jẹ́ olótìtọ́ kódà tọ́ ọ bá ka mọ́ bìkan tó bá sọ fún un pé ìyàwó mi bí ọká mi mọ́ bẹ́ẹ̀ ni mò ń ṣe irú ọkùnrin bẹ́ẹ̀ lọ yẹ kó dìmú dáadáa ṣùgbọ́n sí orílẹ̀ ètò ẹ pé tọ́ ọ ká mọ́ bẹ́ẹ̀ àbí tọ́ ọ gbọ́ fìrìnfìrìn tó bí ní ààyìn ṣe tó sì jẹ́ pé ń ṣe irú ẹ̀ gan lọ yẹ kó sá fún orí ìtọ́ ọká mọ́ bẹ́ẹ̀ tó ní ẹ mò ń ṣeun ẹ lè jọ sọ̀rọ̀ nítubí nùbí kẹ iron ẹ out whatever it is. àmọ́ ilé ayé yìí kò fòtítọ́ irọ́ ló fẹ́ ẹ̀tàn òun ló fẹ́ wọ́n ló ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò fòtítọ́ ẹ̀tàn lẹ́fẹ́ ẹni bá ń tàn yín gan lèèyàn àmọ́ ẹni bá sòtítọ́ ó ti dáràn lọ́wọ́ yín. ẹ káàsán mr triple a ní èrò tèmi. wọ́n ní ọkùnrin kò gbọ́dọ̀ wà ní ipò tí yóò fi yàn láàrin aya rẹ̀ àti ọmọ rẹ̀ nítorí pé àwọn méjèèjì jẹ́ ẹ̀bùn iyebíye tí ọlọ́run fún tí ọ̀kọ̀ọ̀kan sì ní ipa tirẹ̀ bẹ́ẹ̀ ni. aya rẹ̀ lẹni tó gbà ọ́ gbọ́ tó dúró tiẹ̀ ní gbogbo ìgbà tó sì yàn tó ti yàn láti kó gbogbo ìgbésí ayé papọ̀ pẹ̀lú rẹ̀ alábàákẹ́gbẹ́ rẹ̀ ni ìgbà ìṣòro àti ìgbà ayọ̀ ọmọ rẹ̀ sì jẹ́ ìbùkún àgbà ìyanu tí ìfẹ́ yín bí eléyìí tí ọlọ́run ọba mi òkè fi lè yín lọ́wọ́ láti tọ́jú láti fẹ́ràn àti láti dáàbò bò ṣe ti rí báyìí nísìn ẹ̀yin ọkùnrin àtobìnrin lẹjọ́ ní láti dáàbò bò ọmọ yìí lọ nínú relationship tí ọba ti sin tá à ń wé yìí bó lẹ ṣe fẹ́ dáàbò bò ọmọ yìí gan bó lẹ ṣe fẹ́ tọ́jú ọmọ yìí bó lẹ ṣe fẹ́ fìfẹ́ hàn. nígbà tí ọkọ bá ti fẹ́ aya rẹ̀ tọkàntọkàn tí wọ́n sì fi ìfẹ́ náà tọ ọmọ wọn dàgbà ara tí mo ń sọ leléyìí o gbogbo ẹbí ni yóò jèrè àkíkà àwọn ọmọ náà dàgbà nínú rẹ̀ nínú ìfẹ́ àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ brother mi bẹ́ẹ̀ ṣe kọ́. àṣìṣe tó burú jù ní láti pinnu wípé ẹni báyìí ló ṣe pàtàkì jù ìbádìẹ tó dáa gan tọkùnrin bá pẹ sára pé ìyàwó òun ló ṣe pàtàkì jù ìbádà láyé tá à ń gbé yìí tó jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin bá tiẹ̀ ti mọ̀ wípé ọmọ gan lọkùnrin yànjú kọ̀ láti yanjú ọkùnrin òun kọ́ mọ bá tiẹ̀ lọ pé ẹnikẹ́ni ọlọ́run kò ṣàánú wa. ẹni tó send message yìí ẹ ti explain everything ìjàre ẹ ṣeun gan ibi tí mò ń lọ gangan ibẹ̀lẹ̀ bá ń gbé gbogbo àwọn èèyàn dé òun torí wípé ibikíbi tá a bá ti rí ọkùnrin àti obìnrin tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ tí wọ́n fẹ́ra wọn inú ìfẹ́ yìí lọ mú bá wọn abọ́mọ kan wá lè bá sọ ìyá rẹ̀ kó bá pèlè ìyá rẹ̀ kó saṣọ dábí ìyá rẹ̀ ò gbó bàbá rẹ̀ lẹ́nu ó fìfẹ́ hàn sí bàbá rẹ̀ bó irú obìnrin bí ó ṣe lọ lé ọkọ tí ọlọmọ fàjọgbọ̀n ìyá rẹ̀ gan bí wípé ṣọ́ọ̀bà lọ́wọ́ mi bàlíkìsì ṣọ́ọ̀bà lọ́wọ́ èmi ìyá rẹ̀ bàbá sì rí obìnrin tí ń ta ọkọ rẹ̀ lẹ́nu á rí ibi tí bàbá ògì mọ sọ ǹjẹ́ orí ìyá rẹ̀ kò gbomi lẹ́nu rí kí ni tiẹ̀ kí ló dé irú ọmọ wo ní ẹ́ òun ló fi dàbí ẹni wípé gbogbo àwọn obìnrin tí ń gbọ́ ọkọ wọn lẹ́nu ìyá wọn ò ní confident láti sọ bẹ́ẹ̀ torí pé wọ́n mọrú ìwà tí wọ́n wù sí bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan wọ́n mọrú ìwà tí wọ́n wù sí ìyàwó wọn mọ̀ pa wọn ò tọ́jú ìyàwó wọn bèlè ń ta sí pé wọ́n sọ fọkọ ọmọ pé dákun tọ́jú rẹ̀ ń fi yàjẹ̀ ìyá rẹ̀ ẹ wo ẹ mọ̀jẹ̀ atanra wa jẹ lọ́sàn-án ti tòní ìṣẹ́jú mẹ́rin péré òun náà ló kù tá a fi kúrò lórí ètò obìnrin ìdùnnú ẹ jẹ́ kí n gba ìpolówó kan yìí sí mú ń bọ̀.
2: bọ́ọ̀dì ẹ wá bá mi lọ.
1: Okiki ti nkan ariwo ti gbalu kan fun ti ayeye ajodun odun kedogun gbajugbaja soro soro ni omo yin ololufe yin professor Olatunji Yusuf Oyato Mr President lori afefe bi e ba se nsayeye odun kedogun na ni yo ma se kowojo fun studio igbalode iyen multi million naira fundraising for podcast studio gbogbo eyin ololufe professor Olatunji Yusuf Oyato eyin to tin ba se latayin wa ateyin otan kulu ilu patapata la pe si bi ayeye na ti akori re je my journey irin ajo mi ojo kewa osu kewa odun 2026 leto na bere laago merin irole kampala ta mu ti wa fun tita egberun mewa 10000 naira lo pa marun inu permit ta ba fi sunu kampala le o ti ri bi ta ti seto na opin osu keje july ending ni pinpin yo pin pelu aso tita e le pe awon number yi lati ra kampala ti yin tabi fun alaye siwaju si 0810 813 9391 tabi 0902 322 2627 15 years anniversary professor Olatunji Yusuf Oyato Mr President a o ma reti yin o
0: Right, 95.1 was Zobia FM. Baliki is very bad. You saw go to the week. I could go away. I to my kira wa week. O digba yoko to the osha tumbo.
2: Sherry, eyin to e ti wa nle oko mo fi Olorun ba beyin aniyan te nlo tele e lo yi pada mo fi Olorun ba be aniyan wi pe oko mi le ko mi lola tabi o le ko mi losun la o le don lansi ko nun fe fe yawo le mi e je ka yi awon aniyan yi pada ka ba le jere oko ka tun le jere
0: iwe wa miri let us be frank with ourselves sure divorce le waye
2: o le waye ko nse pe ko le waye
0: sugbon isemi igbesi aye te ba ba okunrin yen lo Olorun ba mi o ki o san yin ni esan
2: so e be ni oro tun wa lo si
0: aye te ba si bayawo na lo Olorun san yin lesan re gege bi okunrin idinu ta fin ke tantan lori eto yi pe ife yen te ba fi lo koda bi divorce ba fe waye awon eyan gan awon ni iru gbe yawo iko lo yekori bayi iru gbe yawo iko lo yekori bayi eyin gan tun le reconsider pe ntawon asawon eyan watch wa toto bayi so that is where we are going
2: se wa re oro tun wa ko eyin te je an bi olohun te se fe wonu ile oko mo fi olohun ba aniyan pe mo kon lo finu kon lo intention yin lori marriage yen lo ma dale lori bi ti marriage yen ma yori si te ba tin lo pelu intention pe my marriage must work mo ma gbadun oko mi ma de gbadun omo mi lo ma je ki marriage yen ko sese ko de rorun fun yin
0: Mr Saidi fe fikun
3: afikun temi o poju oju wi pe ejo tori Olorun awon aniyan tori bo se nsoro kan sikeji mo de awon kankan mo le nbe tori wi pe ma je ki nte to ba je iru okan temi ni ma support money for life ntemi ama pelu gbo awon kan ti mo si gbo o je ka ye pe ife gan lo ye ka kokko si waju ta ba ti ife si waju ati yawo atoko a feran omo na papo ni
0: be ni
3: ki Olorun kokun wa
0: amen Alright, 95.1 was Zobia FM oro. Ona lele yi ta ti gbo yi gbogbo eyin obirin to ja wi pe oko yin ti hot yin lawon aye kan si bo mi. Mo so ni last week wi pe e forgive, e forget. E erase, e start as fresh. E bere as fresh. Te ba bere as fresh. Titi lai lai oni banuje yin omo joko so kan aya yin be ba si so pe fe ranro e ma je ntan yin je omo yin ni o je itopo ju ninu ya o. Tori pe Olorun Oba mi o ke ti so oni a be se baba wo lara. Olorun ozi ni soro komo se be o e ma wa ba je kolorun oba mi o ki ko be awon ese e ma je kolorun oba mi o ki ko be awon ese kan wo lara awon omo yin e tele ofin olorun ninu igbe yawo ki si lo fin olorun ninu igbe yawo ni wi pe gbogbo owo yawo to ba ti fe roju rere oko re afi ko se daada ni o ikaninu awon mama wa ti won je pastor won ni oke oku lo kure baba omo lo lomo mama yen iranse olorun ni won so o won ni iyawo gbogbo nto ni atiwo ati nto ni toko re ni o sugbon a lot of obirin won ni won ni fe gba be in owo mi o to video ya yen ni mi ba play re fun yin ke gbo bi ya yen se so ya yen ni oro awon ko oro olorun oba mi o ki ni awon si nso obirin to ba fe gbo ko gbo Yire wa mi ri ba mi fi 1000 naira kun owo yen. Ba mi fi another 1000 naira kun owo yen. Ko wa so ye ti owo je ka so fa won ara le ko to di wi pe a ma lo ta le ni to npe private number mi ye. Hello.
2: 362,000.
0: 362,000. Ma number shiru te ba ngbo wa. a fọwọdo 362,000 naira si yin baba ti kuro lori eto yi te ba dapo mi to wa lowo yin o da pa na lawon ni 400 lowo a lo bi 700 and something to tumo se wi pe o ti fe pe eyin na le be KTH wi pe mama ma se toju ni on credit kan ba yin se toju e ma eri kan be ni enu de mi e ma fi ndumo le mba shiro gbọlọ ba mi o ge se re mi ni o All right, titi ojo mejo ta tun mo mu akori mi wa ta jo mo pe kelu lori eto obirin idunu e ma gbagbe wi pe anilo iranlowo yin lori eto obirin idunu na ko mo ba du ame ja so yen di jo mejo ngbo ba di jo mejo a ma soro lori e dada Abdul Ghaffar Akoni Adebayo mo gba ladura wi pe inu ile odede wa yo roju yo raye o olowo ni jo daru o a si gbora wa ye titi dojo ogbo a jere awon omo wa na eyin okunrin mo tuntun so wallahi intemi ti practice to si sise fun mi ni te ba fi kan kan kan te fi bayawo yin lo ko si run ti yawo yen fe je te ni pese fun ko si run to fe mu te ni pese fun koda to ba lohun fe ile agbaje te ba ti so fun pe fokan bale olohun o se olohun si se amo gbogbo eyin okunrin te ba ti ni ade okan wi pe e ni toju omobirin yin ni se ah iru eyin okunrin be o ku die ka to gbogbo eyin obirin to ko si n toju na sugbon te mo lore ah e lo mo ore fo lore o ka mo ore fo lore o na ni mo je kemi ore ogun o e toju oko yin e take care gege bi gba ten take care baby ten take care god bless you ire wa mi ri inu okunrin gan mo dun koda to ba fe wo ta to tun wo ta gan tun ja so pe kokunrin se bi okunrin ko tun wo ta gan a mo so lokan ara re wi pe o toju mi to yawo mi wo bo a mo bobirin to do ba nta ba fi le toju eju yawo nu le ani ah bi ni ma kusi
4: Boya ni malale
0: ejin ba ejin gbo ke gbo nkan tan nibi ni makusi
2: boya ni malale
0: nibi ni makusi
2: boya ni malale
0: mario ni o ta gbalaye jom bokunrin o se mo winu nibi ni makusi
2: boya ni malale
0: e ma joko yan so pe nibi ni makusi o boya nta ti egbe wo niyan to ba di next week ku we yin ololufe Abdul Ghaffar Akoni Adebayo triple the room with the mama like you mama love you bye for now see you next week